Oho jẹ́ ìtàn ajẹ́ mi. Gbẹ́tọ́lẹ̀ kpó, kọ̀tàlẹ̀ kpó, gbélẹ̀ kpó. Gígo jẹ́ ìtàn hún, jẹ́ ìtàn. Jọmi jẹ́ ìtàn hún mẹ́gá. Ní dóde ríà tó lẹ́mẹ̀. Kẹ́ni tó bóhó dẹ̀. Mina ho de do vofoye na hanle do susule bia ho du je tamen poro to tole me le do do poropo to toro poropo me mina ho de do ni don vivele ni dide do ga ho du je tamen. Mo lo ho de mo do hona chewe do go pliye dali jisike da hodie okuno jura wa nu ja ho to chenche mi ton okuno jura bo mi drapon to ale ho yoyo de ji kanu te bo ho debo je wo lo ton. And I was on Hugahotan, don't go clear, darling.